kọ̀ọ̀kọ́ bá kí n tiẹ̀ gírí mú bá a kọ́ ọmọ gẹ́dọ̀ rẹ wo kúrà máa kiri ẹ rẹ ṣe kó kúrà kí ká kúrò ń wo ezu nà mẹrẹ wúrẹ aṣọ àìtẹrì wú wa yẹ bá a kà wọn ebìsí wú yẹ bá a bẹ pẹ̀lú mú ọyẹ bá wọn kí ká dé wọ ẹsẹ rẹ mọ. Yawura mu.